ṣùgbọ́n mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kùtùkùtù. Lónìí ọjọ́ Wednesday, òní ni ogúnjọ́ oṣù ẹlẹ́ẹ̀karùn-ún, today is 20/05/2026. Gbogbo lébolẹ̀ wà ẹ dìde. Òní ìkan nínú àwọn ọjọ́ tí a kì í fi ṣe awẹ́wà. Ẹnìkan níbi báwo òní tó lọ́jọ́ Wednesday ni. Ọjọ́ mẹ́ta ní bẹ nínú ọ̀sẹ̀ tá àwa kì í fi ṣeré. Ọjọ́ alákọ̀ọ́kọ́ ni ọjọ́ Sunday. Bíbélì ní rántí ọjọ́ ìsinmi láti yà sí mímọ́. Ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ni ọjọ́ Wednesday bí eléyìí tí àwọn Yorùbá gbàgbọ́ pé òní lọ́jọ́ ìrúbọ. Àwa sì gbàgbọ́ pé òní lọ́jọ́ àánú. Ọjọ́ tí ẹbọ máa ń fín. Ọjọ́ tí Ọlọ́run yóò ṣàánú ìwà àtọmọ. Ọlọ́run yóò ṣàánú iṣẹ́ rẹ. Àti ọjọ́ Jímọ̀ Olóyin, ẹ dìde ńlẹ̀ mọ́ mi. Ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ bàbá àgbàlagbà Oyè. Iná borí ilé fẹjú. Nírú ọjọ́ báyìí àdúrà mẹ́ta ni Ọlọ́run kì í kọ̀. Ẹnìkan níta ló ń dùn yìí. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ti ìjọ Comfort Life Mission International. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run máa bọ̀. Ẹ já wá kúnlẹ̀, ẹ já wá dọ̀bálẹ̀. Níbi pẹpẹ ká gbàdúrà mẹ́ta tí Ọlọ́run kì í kọ̀. Àdúrà lákọ̀ọ́kọ́ òun ni àdúrà ọ̀pẹ. Bí ìmọ̀mọ́ yóò lè já dúpẹ́. Oṣù ẹlẹ́ẹ̀karùn-ún tó ń lọ bí a ṣe kọ̀wé ẹ̀. 20 bí àwàdà bí eré lẹ lò nú ẹ yìí máa. Kí n tó ní ẹ lọ mú omi àdúrà yín. Kí n tó ní ẹ máa bọ̀ nínú ìpàdé foríjẹ. Níbo lẹ wà? Ẹ kúnlẹ̀ dọ̀bálẹ̀ já sáré gbàdúrà nọmba wa àdúrà ọ̀pẹ ni. Tó o bá yẹ̀ wò, kí ló gbé wọ́n débi tó dé yìí? Àánú mọ̀ ni. Ẹ jọ̀ ọ́, mọ́mí ẹ kúnlẹ̀ dádì ẹ dọ̀bálẹ̀. Ẹ gbé ọwọ́ yín sókè níbi pẹpẹ. Pé àánú ló gbé mi débi, ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ló sọ mí dọmọ. Bọ́ ọ bá mọ̀ mọ̀ kọ́ tẹ̀lé wa, tọ́ ọ bá mọ̀ kàn mọ́ sọ pé Jésù mo dúpẹ́ fún àánú lórí ayé mi àtọmọ. Níbi pẹpẹ mọ́ sùn lọ́sàá o. Ẹnjiníà, ẹ pe bàbá yẹn wọlé.